0: 97ABJ.
1: Ó dẹ̀ dá mi lójú pé ohun gbogbo tí o bá fi ọwọ́ rẹ kàn yóò pọ̀ ṣe. Nǹkan tí o bá bèèrè ìwọ yóò rí gbà. Nǹkan tí o bá wá ìwọ yóò rí. Àmọ́ má ṣe gbàgbé májẹ̀mú rẹ.